àtúpalẹ̀ òyìnbó tẹ́lẹ̀ Yorùbá nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa ilé iṣẹ́ alára àgbà yìí dá 103.5. Ǹjẹ́ ẹ ti gbọ́? Àtúpalẹ̀ òyìnbó tẹ́lẹ̀ Yorùbá nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa ilé iṣẹ́ alára àgbà yìí dá 103.5 FM Radio 1 kò ilé gbọ́ látago mẹ́fìdájí sáàgó méje àárọ̀ ní gbogbo ọjọ́ Monday sí ọjọ́ Friday. Òwe tó dáńtọ́ nínú ìròyìn tó múnádókò ẹ̀fẹ̀ àwàdà tó dáyìn kò sọnù nínú ìròyìn jẹ́ gbọ́ ní 103.5 FM Radio 1. Lẹ́tí máa máa bá wa pàdé láàárọ̀ èèyàn ò ní polówó ìjà lórí ètò yìí kó mọ́ ta wàràwàrà bí ọmọ ẹ̀ta títa. 103.5 FM Radio 1.

falẹ̀ àwọn ìwé láti èdè òyìnbó sí èdè Yorùbá tó múnádóko. Olúmọ̀ ọ̀kadà ti lé toko náà ti ń gbọ́ wa. Gbogbo ọjà tí ẹ bá polówó ètò wa, wàràwàrà ni ó tà nítorí ẹ̀ta ló kọ́kọ́ ń tarọko gbogbo.

0: ẹsẹ̀ ni o ni ẹjẹ́ ká ṣe bó ti ń ṣe kó lè ba àrí bó ti ń rí ni o a sọ wípé gbogbo àwọn olóṣèlú onípúpọ̀ níṣèlú tó jẹ́ wípé ní ọ̀nà kan àbí kejì òun ni a fún wọn lọ́wọ́ nínú ìṣekúpani àwọn kan láti rí pé àwọn jáwé olúwa wọn ní gbogbo ẹ̀ wọn fi sí wọn ni pé wọn fi kọ́ ìdìbò lẹ́sẹ̀ wọn ní gbogbo eléyìí má jẹ́ kí ó rí bẹ́ẹ̀ o báwo ni ó tún wá sọ wípé wọn ní àwọn kan sọ wípé òbítíbitì owó èyí tí wọn ná sí ìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun ní kòpẹ́kòpẹ́ ìyá àti àwọn ìdìbò eléyìí tí ó ti wáyé kó tó di ìgbà yìí wọn ní wípé gbogbo bí wọn ti ń fi owó bò wọn ní eléyìí wọn ní ó fa ìpalára fún ìṣèjọba orílẹ̀-èdè nàìjíríà ni wọn ní a ò gbúdọ̀ lọ́wọ́ níbẹ̀ o gẹ́gẹ́ bí ohun tí ó wá ń sọ ó ní àwọn kan ó ní ẹwo ó sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí alága níbi ètò kan eléyìí tí wọ́n pè ní 25th Mike Okonkwo Annual Lecture ní ìpínlẹ̀ Èkó lánàá òde yìí náà ni ó ti sọ ọ̀hún níbi tó ti sọ wípé ẹwo gbogbo àwọn olóṣèlú pátápátá ti yín mélòó wọ́n ní ètò ìdìbò gbogbogbò yìí wọ́n ní kì í ṣe yìí nìkan wọ́n ní gbogbo wa pátápátá náà ni ọ̀rọ̀ yìí kọ̀ o wọ́n ní ẹtítọ́ àti bó ti yẹ ó wà ní ojú ìwé kejì ní ìwé ìròyìn New Telegraph ilé tó jáde láàárọ̀ òní.
1: Ó dá bá a ti ṣe ń tẹ̀ síwájú ẹ̀ ti gbọ́ o. Nínú ìwé ìròyìn Daily Post tó jáde láàárọ̀ yìí, ìpele yìí fi ṣe òkèlè àkọ́bù o. Gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tó ń jàràn kì í tó sì jẹ́ wípé ọ̀rọ̀ ọ̀hún kì í ṣe ọ̀rọ̀ òní o. Ọ̀rọ̀ eléyìí ti wálẹ̀ tipẹ́tipẹ́ ni. Wọ́n ní iléeṣẹ́ ààrẹ ti wá sọ̀rọ̀ sígboro tí wọ́n sì ti yànnàn náà ní ọ̀kọ̀ọ̀kan ìjèjì wípé ẹ̀sùn tí gbogbo fi ń sọ wípé ààrẹ Tinubu ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ jókòó ẹ̀jẹ̀ aṣèkíni kẹ̀jẹ̀ á má pèrè tẹ̀dí ká yànnàn náà ká ṣàlàyé ẹ̀ fún yín ọ̀kọ̀ọ̀kan ìjèjì o. Iléeṣẹ́ ààrẹ ti wá fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣe ẹ rí ẹ̀sùn tí ẹ̀ ń sọ wípé ẹ̀sùn ìwà ọ̀daràn òun náà ni wọ́n fi kan ààrẹ Tinubu ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Wọ́n ní ẹ túnù kò sí ti wò mọ́. Wọ́n ní nǹkan kan wà ìyún ní abẹ́ òfin orílẹ̀-èdè Amẹ́ríkà pè ní Freedom of Information Act. Ẹ̀yìn Freedom of Information Act FOIA. Wọ́n ní eléyìí ni ẹjọ́ eléyìí tó wípé ó wà ní iwájú ààrẹ Tinubu. Wọ́n ní wípé ọ̀rọ̀ yìí kì í ṣe pẹ̀lú ìwà ọ̀daràn kankan rárá bí ó ti wù kó mọ. Báwọn ẹgbẹ́ òṣèlú alátan bí wọ́n ṣe ń gbòpé pò yí ẹnu káàkiri o. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ fún àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi síta lánàá òde yìí láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ dámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ọ̀rọ̀ eléyìí ọgbọ́n àtinúdá ìyún Báyọ̀ Ọ̀nànúgà ni o. Báyọ̀ Ọ̀nà fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀sùn tí ẹ̀ ń sọ yìí wípé ó wà níwájú ilé kan eléyìí tó jẹ́ ti orílẹ̀-èdè Amẹ́ríkà ìyún United States District Court eléyìí tí wọ́n fi fìdí ẹ̀ múlẹ̀ wípé kí wọn ó jáde kí wọn ó sọ̀rọ̀ sí ìgboro ayé o. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ ṣe rí in tá à ń sọ yìí ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ti wà lẹ̀ ìyún láti ọdún 2022 eléyìí tí wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀rọ̀ náà ó wà lẹ̀ ìlànà ti ìjẹ́jọ́ Freedom of Information Act yìí o. Wọ́n ní wípé ọ̀rọ̀ ọ̀hún kì í ṣe okínni tó jẹ́ n tó le rárá bí àwọn kan ṣe mú tí wọ́n fi ń gun àtẹ́lu ààrẹ Tinubu ní orílẹ̀-èdè Nàìjíríà bí ó ti wù kó mọ. Wọ́n ní tẹ́ ẹ bá mọ̀ ẹ béèrè ni bẹ́ẹ̀ bá sì lẹ mọ̀ ẹ tún ṣe ìwádìí dáadáa a jẹ́ wípé ẹ ṣe ń tó tọ́ àti ń tó yẹ. Wọ́n nítorí ìdí èyí làwọn fi já gbogbo ọmọ Nàìjíríà tán o wípé kẹ́ ẹ mọ̀ jẹ́ kẹ́ni kí wọ́n mọ̀ gbé yín mọ́ra o ẹ mọ̀ jẹ́ kẹ́nikẹ́ni kí wọ́n mọ̀ bu ẹnu Tinubu ìyún létí yín kẹ́ni náà sì gbó ńbẹ̀ kẹ́ni àti ààrẹ wa. Wọ́n ní ẹ stop ṣe bẹ́ẹ̀ ẹ stop sọ bẹ́ẹ̀ kò sí ń tó jọ o tá à ń sọ yìí. Wọ́n ní àmọ́ ni kò tiẹ̀ wá ara ẹran rárá bó ti wù ọmọ. Nínú ìwé ìròyìn Punch ó tún wà nínú ìwé ìròyìn Daily Post eléyìí tó jáde àárọ̀ yìí.
0: Ojú ìwé kẹta ìwé ìròyìn New Telegraph náà ni mo ṣì wà níbi tí wọ́n ti kọ́ wípé wọ́n ní pé bá a bá ní pé ká wo bí àwọn gómìnà tá a ní ní orílẹ̀-èdè Nàìjíríà bí a bá ní pé kí a wo bí àwọn tí wọ́n pọ̀ tó bí wà nínú ẹgbẹ́ òṣèlú sí. Wọ́n ní eléyìí yóò máa lè fún wọn ní àrídájú wípé ẹgbẹ́ òṣèlú ọ̀hún máa jáwé olúborí nínú ètò ìdìbò gbogbogbò tí yóò wáyé ní ọdún 2027 o. Ní tó sọ eléyìí ẹni tí ó jẹ́ olùdíje fún igbákejì ààrẹ fún ẹgbẹ́ òṣèlú National Democratic Congress NDC ìyẹn Rabiu kọ́ òun náà ti fi ìkìlọ̀ yìí síta fún àwọn olóṣèlú pàápàá jùlọ àwọn tó jẹ́ wọ́n ti gbọ́kànlé àwọn gómìnà tán wà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Bàbá wo àwọn gómìnà yìí ẹgbẹ́ òṣèlú wọn náà ni ó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú tí ó jẹ́ wípé ó ń lékè àbí ẹgbẹ́ òṣèlú tí ó ní ìṣèjọba lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ní tá a wò wípé tí ẹ bá ń rò bẹ́ẹ̀ pé torí ẹgbẹ́ òṣèlú tí ó ń ṣe ìṣèjọba lọ́wọ́ yìí.

0: Gómìnà ìpínlẹ̀ yìí láwo pé bóyá eléyìí náà ni yóò fún yín ní àrídájú wípé gómìnà yìí yóò tún wọlé ẹlẹ́ẹ̀kejì. Wọ́n ní eléyìí kò jọ́ o, wọ́n ní kò lè wáyé, kò lè ṣẹlẹ̀. Ẹ pápá sọ tí ó tún fìgbà kan rí gómìnà ìpínlẹ̀ Kádò, òun náà ló sọ̀rọ̀ yìí ní àná òde yìí níbi ètò kan, eléyìí tó jẹ́ wípé wọ́n ti wá ń sọ pàápàá jùlọ sọ wípé tí a bá rí pé kí a wo gbogbo iṣẹ́ tí àwọn gómìnà tí wọ́n ṣe, wọ́n ní pé wọn ò kájú òṣùwọ̀n tó láti pé kí ni pé wọ́n fẹ́ gbé gba ẹlẹ́ẹ̀kejì.
1: Sọ níbi bẹ́ẹ̀
0: nìkan ó sọ níbi ìpàdé pẹ̀lú NDC eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Rivers o, níbi tí ṣe àríyànjiyàn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà ọ̀hún pàápàá jùlọ àwọn ti apá àríwá, wọ́n ní kò sí èyí tó ṣe dáadáa nínú wọn o. Eléyìí wọ́n ni pé kò ní jẹ́ kó rọrùn fún ọ̀pọ̀lọpọ̀ wọn láti ẹgbẹ́ òṣèlú kó wá wọn ṣáájú ètò ìdìbò. Nínú fọ́nrán ìpàdé náà eléyìí tí ó jẹyọ ní ojú òpó X pápásọ ní àka ìmòye ìdìbò ló ti wáyé o. Eléyìí tó ní wọ́n ni pé kò ní jẹ́ kó rọrùn fún ọ̀pọ̀lọpọ̀ wọn láti polongo fún ẹgbẹ́ òṣèlú kó wá wọn ṣáájú ètò ìdìbò. Nínú fọ́nrán ìpàdé náà eléyìí tí ó jẹyọ ní ojú òpó X pápásọ ní àka ìmòye ètò ìdìbò ló ti wáyé o. Níbi tí ẹgbẹ́ òṣèlú tàbí gómìnà tí ó wà ní orí ìṣàkóso ti fìdí rẹmi pẹ̀lú bó ṣe ń ṣàkóso iye gómìnà tó pọ̀ jùlọ tó wá fìdí ẹ̀ múlẹ̀ fún àwọn tó ń gbé àṣeyọrí wọn lórí pé àwọn 30 gómìnà ló wà nínú ẹgbẹ́ òṣèlú kan. Wọ́n ní yóò fún wọn wípé tí wọ́n rò pé yóò fún wọn ní orí ọ̀fẹ́ láti jáwé olúborí, ó ní pé kí gbogbo wọn kí wọ́n dẹ́kun o láti máa tan ara wọn jẹ torí pé kí ni àwọn ọmọ Nàìjíríà wọn mọbi tó ń lọ, wọ́n ní èrò mọbi tó ń lọ, ẹyẹ ṣáájú sérò, ẹyẹ wà wọ́ sérò. Báyìí náà ni wọ́n ṣe sọ nínú ìwé ìròyìn New Telegram. Bákan náà ló wà nínú ìròyìn Punch, nínú ìròyìn The Matrix náà. Ìròyìn ọ̀hún ó wà níbẹ̀ láàárọ̀ yìí.
1: Ó dá ìjẹ́ ti gbọ́
0: pẹ̀lú
1: bá ṣe mú eléyìí lọ́wọ́ Belenjaka tó lọ sí ẹ̀ka ìpò olówó ọjà, ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ògùn tó tún jẹ́ wípé òun ni aṣòfin àgbà eléyìí tó ń ṣojú agbègbè ìlà oòrùn ìpínlẹ̀ Ògùn Tọ̀túnba Gbẹ̀ngà Daniel ni mò ń sọ nípa rẹ̀. Ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé orílẹ̀-èdè wa Nàìjíríà kò lè ṣàgbékalẹ̀ ètò ọrọ̀ ajé eléyìí tó fẹsẹ̀ múlẹ̀ tó fìdí múlẹ̀ dáadáa láì sí ètò ààbò eléyìí tó múnádóko. Bákan náà ló sọ wípé kò lè sí ètò ààbò tó múnádóko láì ṣe wípé ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Daniel sọ̀rọ̀ yìí ìyún níbi ètò kan nígbà tó kópa níbẹ̀ lánàá òde yìí o gẹ́gẹ́ bí àlejò àgbà eléyìí tó jẹ́ pé wọ́n pé síbi ètò ọ̀hún tí wọ́n ní iléeṣẹ́ ìwé ìròyìn kan wọ́n ṣe àgbékalẹ̀ ètò náà ìyún ní Sheraton Hotel tó wà ní ìlú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan lórí àkòrí kan eléyìí tí wọ́n fún tí wọ́n pè ní ọrọ̀ ajé àti ààbò, ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣe rí ọjọ́ iwájú orílẹ̀-èdè wa Nàìjíríà tá à ń sọ yìí ó ṣe pàtàkì, ó ṣe kókó, ṣùgbọ́n kò sí bá a ṣe fẹ́ ṣe láì ṣe wípé ìdí ètò ààbò wa ó fẹsẹ̀ múlẹ̀, ó fìdí múlẹ̀ dáadáa, àti wípé kò sí bá a ti ṣe fẹ́ ṣe wípé kí ètò ààbò kó fẹsẹ̀ múlẹ̀ tó ọrọ̀ ajé òun náà tún gbọ́dọ̀ dúró. Oníṣẹ́ rí àwọn méjèèjì yìí bí ọmọ ìyá ni wọn o, nítorí pé kíni wọ́n jọ ń kọ̀wọ́rìn ni àti ààbò àti ọrọ̀ ajé ni o. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé tọ̀ kí gbogbo àwọn tí ó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn ọ̀dọ́ wípé wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn bí wọ́n ń wá iṣẹ́ tó jẹ́ wípé ó jẹ́ iṣẹ́ àti ààbò àti ọrọ̀ ajé ni o. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé tọ̀ kí gbogbo àwọn tí ó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn ọ̀dọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn bí wọ́n wá iṣẹ́ tó jẹ́ wípé iṣẹ́ aládàáni àwọn iṣẹ́ ọ́fíìsì ohun tá à ń sọ yìí ká mọ̀ tanra wa jẹ o. Bí a bá lè dóko a sì lè ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀ àti wípé káwa náà ká mọ̀ ṣe àwọn nǹkan kan jáde eléyìí tó jẹ́ wípé yóò di tọrọ fọ́n kálíkà gbòòrò ìgboro àgbáńlá ayé ó ní eléyìí ó ran orílẹ̀-èdè wa Nàìjíríà púpọ̀ jù torí wípé kíni n tá à ń pè ní ètò ìgbáyégbádùn wa yóò túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ sí. Bákan náà bá a bá wò dáadáa wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdókò àwọn okoòwò kéékèèké wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn kò fẹsẹ̀ múlẹ̀ torí wípé níṣe lọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń fi ojoojúmọ́ yí nígbà tó jẹ́ wípé owó iná eléyìí tó jẹ́ wípé ó ti pọ̀ jù tí ọ̀pọ̀lọpọ̀ wọn ń san ó ti fẹ́ gbẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé iṣẹ́ náà ló sọ wípé ọ̀rọ̀ owó mọ́tò báyìí náà wà ńbẹ̀ àti ìnáwó lóríṣiríṣi ó ní ìyún náà wà ńbẹ̀ eléyìí tó mú ìfàsẹ́yìn olóòrìn bá ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó tún fìdí ẹ̀ múlẹ̀ wípé bí ọ̀rọ̀ ètò ààbò ṣe ń lọ láwọn apá ibìkan ní orílẹ̀-èdè

0: ètò ẹṣin ọrọ ti padà dé lákọtun gbogbo ọmọ yorùbá o ẹ máa pàdé tàjọlẹ gbà lórí ètò ẹṣin ọrọ ní gbogbo ọjọ tuesday laago mọkànlá àbọ tàbí méjìlá ọsán nílé iṣẹ radio 1 103.5 fm ẹ parí òwe tó mọyán lórí kó máa paláàrú fẹbùn ni o ẹgbẹ pòló ẹgbẹ bùn wá ẹ dẹ máa ta wàràwàrà bọmọ ẹta tí ń tà ẹ pé lórí 08023094983 fọwọ́ sí júwèlé bàbá mi ìwọ ń kọ́.
1: Padà ǹjẹ́ ti gbọ́ tẹ̀síwájú lásìkò ní rédíò 101.3 FM mi má gbàgbé wípé abáwo ń bẹ bí àkókò bá tó lára àwọn ìròyìn tá a ti mú àti èyí tá a ṣọ amú eléyìí fẹ́ sọ síbẹ̀ ẹ ó láǹfààní láti pè wọlé bẹ́ẹ̀ a fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyẹn WhatsApp line ni wa 0704-700-3341 0704-700-3341 ẹ lè máa fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ báyìí ṣùgbọ́n bí àkókò bá tó a o je ke mo je n se
2: so aju awon iru loko kan ijeje yin le mo foju woye e mo fi sowo si wasa
1: awaka lo to ki a jo nse ni
2: be
1: nje ti gba ni we wey din esu ise sowo ba isugbe e te fe pe e bi akoko a o je ke mo je n se so aju
2: awon iru yon loko kan ijeje yin mo foju woye e mo fi sowo si wasa
1: ke ma ba awaka lo to ki a jo nse ni
2: be
1: nje ti gba ni we wey din esu ni eleyi wa lagbon osi ninu osi ni o oni ipin náà ni ìròyìn eléyìí ni ó fìdí kalẹ̀ sí tọ́sí ni pé ká máa fún gbogbo ọmọ àti olùgbé ìpínlẹ̀ Èkó. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olu ó ti ṣàpèjúwe ìpolongo táwọn ẹgbẹ́ alátakò tí wọ́n ṣe wípé àwọn yóò dá owó ìrànwọ́ padà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òrè àwọn lásán eléyìí tí kò lẹ́sẹ̀ nílẹ̀ bó ti wù kó mọ̀. Sanwó-Olu bu ẹnu àti ẹlu àwọn olóṣèlú tó polongo láti dá owó ìrànwọ́ orí epo bẹntiróòlù padà. Ó ní àwọn òṣèlú tàbí ẹgbẹ́ òṣèlú tó bá ń polongo irú ẹ̀ ń polongo lórí asán pátápátá ni ó ní wọ́n ń tan àwọn nàìjíríà ní o. Ó ṣe ìkìlọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti má gba irú àwọn ìlérí bẹ́ẹ̀ gbọ́ torí pé kí ni wọ́n ní ìgbésẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní kò ní àǹfààní tó fẹ́ ṣe fún ọ̀hún nàìjíríà wọ́n ní pé bẹ́ẹ̀ ni kò ní àǹfààní kankan tí ó fẹ́ fún ọ̀nà orílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ ò bá gbàgbé Atiku Abubakar ti sọ̀rọ̀ o lórí pé òun yóò da owó ìrànwọ́ orí epo bẹntiróòlù padà kò tó ń polongo. Eléyìí tí gómìnà Sanwó-Olu ti ìpínlẹ̀ Èkó ẹ̀ tàn lásán ni o wọ́n ní wọ́n fẹ́ gbé wa mọ́ra ni.

àbí nǹkan ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwa ara wa ṣá o ní wípé kí àwọn tí ó jẹ́ àjọ DSS kí wọ́n ó dẹ́kun láti mọ́ ṣe kí láti mọ́ ṣe irú láti mọ́ kópa nírú irú ìṣe àwọn in tó bá ń ṣẹlẹ̀ bí irú eléyìí gẹ́gẹ́ bí tí ó fìdí ẹ̀ múlẹ̀ ìyún nínú ìwé ìròyìn The Sun ìyún ní àárọ̀ yìí Ajayi ó fìdí ẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde kan eléyìí tó fi síta àti nínú ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tó ṣe pẹ̀lú àwọn oníròyìn ìyún ní àná òde yìí tí ìwé ìròyìn The Punch tí òun sì láǹfààní láti tẹ̀ síta tó ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìlànà láti rí dájú wípé ẹ̀tọ́ àwọn aráàlú ó di èyí tó jẹ́ wípé yóò jẹ́ bíbọ̀wọ̀ fún ni o ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà àjọ DSS ọ̀hún tó fìdí ẹ̀ múlẹ̀ wípé láti ìgbà tí òun ti gba ipò gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àjọ náà ó ní wípé àwọn ibi mẹ́tẹ̀ẹ̀ta kan òun ni òun ti ṣe kíni òun ni òun ti rí wípé àjọ náà ń ló ti ń lálàṣí o tó sì jẹ́ wípé òun ó rí dájú wípé àwọn ohun tó ń ṣẹlẹ̀ ìyún ní àjọ ọ̀hún ó di èyí tí òun ó rí dájú wípé ohun gbogbo padà bọ̀ sípò ó wá yànnà náà wípé lára nǹkan wọ̀nyìí òun náà leléyìí o nítorí náà kí àjọ DSS kí ó lè di tí àwọn aráàlú tí wọ́n ó mọ bọ̀wọ̀ fún ẹ̀yìn kí àwọn tí ó wà ní agbọn ni iṣẹ́ ọ̀hún kí wọ́n ó bọ̀wọ̀ fún àṣẹ eléyìí tí òun pa yìí o ìwé ìròyìn Punch náà ló kọ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí ẹ lọ gba balance ẹ̀ ń bẹ̀ bó ti ṣe jáde láàárọ̀ yìí.

orílẹ̀-èdè Nàìjíríà. Orí náà, má ṣe jiyàn nítorí òṣèlú, má ṣe bu ẹnikẹ́ni, má ṣe alẹ̀, má sì ṣe kọlu ẹnikẹ́ni nítorí ẹni tó fẹ́ dìbò fún yàtọ̀ sí tiẹ̀. Dẹ́kun àti sọ ìròyìn ẹlẹ́jẹ̀ tàbí àhesọ ọ̀rọ̀ tí a kò fìdí ẹ̀ múlẹ̀ kiri. Ọ̀rọ̀ tá a sọ lónìí lè fa ìbẹ̀rù, ìpayà àti ìwà ipá lọ́la. Bákan náà, bí ìdìbò, dúró sórí ìlà pẹ̀lú sùúrù, tẹ̀lé àwọn òfin àti àlàálẹ̀. Dìbò kí ọkàn rẹ ṣe tọ́ sọ́nà, bọ̀wọ̀ fún àwọn olùdìbò tó kù, bọ̀wọ̀ fún àwọn òṣìṣẹ́ létí, jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ wọn bó ti yẹ. Rántí pé ètò ìdìbò kìí ṣe ogun, olùdìbò kìí ṣe ọ̀tá rẹ. Àwọn ìyàtọ̀ wa nínú òṣèlú lásìkò ètò ìdìbò kò gbọdọ̀ di ohun àwájọ ọ̀tá ara wa. Ìdìbò àlàáfíà bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ, jẹ́ kí ohun wa hàn nínú ìdìbò wa, kí àlàáfíà sì jọba. Ìdìbò wa, àlàáfíà wa, Nàìjíríà. Dìbò pẹ̀lú ọgbọ́n, dìbò pẹ̀lú ẹ̀rí ọkàn, dìbò pẹ̀lú àlàáfíà. Nàìjíríà ti gbogbo wa ni o. Ìkéde yìí wá láti ilé-iṣẹ́ Radio 1 103.5 FM.

0: ọjọ́ ìkáàbọ̀ padà láti ẹ̀ka ìkéde ajé polówó ọjà tí elégbà tó ṣàánú wa
1: ìdáàmú
0: láṣẹ lọ́rùn bá mi fún ìròyìn ọ̀hún ó sì sodo síwájú wa ká mọ ṣe gé ájàjá ká mọ gé kéékèèké ká ṣe bí awọ bàbá ó ṣọ̀nà jà mọ́ra wa lọ. Tọ́ ìròyìn eléyìí ló wá láti inú ìwé ìròyìn Daily Post. Àrọ̀ ìjẹ́ ti gbọ́
1: o. Bẹ́ẹ̀kì
0: wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn tí ó jẹ́ alágbàtà àwọn tí ó jẹ́ olùtipo eléyìí tó jẹ́ wípé àwọn alágbàtà máa ń lọ gbé lọ́dọ̀ wọn ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn gan báyìí àwọn ni wọ́n fi owó lé owó epo bẹntiróòlù eléyìí

0: yìí ọjọ́ ajé Monday náà lẹ pàdé àwọn akẹgbẹ́ wa lórí àkọ́tún ètò. Ó ti yá òpin ọ̀sẹ̀ rí gbogbo àwa òpin ọ̀sẹ̀ ẹjẹ́ àṣe jẹ́jẹ́ o ní ìdààmú lágbára lọ́wọ́ ọlọ́run ọba. Kámọ̀fì yìí ṣe lọ ló kọ akóninìjànú wa Silamarisi àti ọ̀gá àgbà ilé iṣẹ́ yìí ọ̀gbẹ́ni Abiola Peters Mr. Perspective ló kọ àwọn méjèèjì àti ọ̀run ọba náà la fi ń dágbére lórí ètò ní àárọ̀ yìí tá sì ní dágbére fáyé lágbára lọ́wọ́ ọlọ́run ọba. Ẹ ṣeun o bẹ́ẹ̀ ti ṣe tẹ́tí gbogbo méje bá ti ń lò á lọ darapọ̀ mọ́ iléeṣẹ́ wa Làbújá. Ẹ̀kan sí àdúrà mọ́ mi balógun ló kọ́ ni òpin ọ̀sẹ̀ yìí àfiṣàsímọ́ láṣẹ Elédùmarè.
1: Ẹni ọlá sálù orúkọ mi ẹ ṣeun bẹ́ẹ̀ ti ń tẹ́tí sí wa.

0: Ọ̀rọ̀ Ọlọ́run ta ṣẹ̀ṣẹ̀ gbọ́ tọ́ yẹn wá látẹnu ìránṣẹ́ Ọlọ́run Reverend M.O. Ọmọláfẹ́ láti Christ Gospel and Miracle Outreach International, 3234 Owade Street, Alápẹ̀rẹ̀, Kétu, Lagos. Báyìí ni àwọn ètò ìsìn wa ṣe lọ. Ọjọ́ ìṣẹ́gun tí ń ṣe ọjọ́ Tuesday, ìpàdé àdúrà ìṣẹ́gun pátápátá ní ago mẹ́jọ sí ago mọ́kànlá. Ní ọjọ́ Friday, ìṣóòru ago méjìlá sí ago márùn-ún. Ìwọ̀nyí ni àwọn ìpàdé àdúrà wa lóṣooṣù. Ọjọ́ ìṣẹ́gun kejì nínú oṣù ìpàdé òru Deborah fún àwọn obìnrin níbi tí Ọlọ́run ti ń ba gbogbo àjàgà jẹ́.
1: Èyí tó bẹ̀rẹ̀ láti ago mọ́kànlá
0: àti ago méjì òru. Ọjọ́ Wednesday kẹta nínú oṣù ìpàdé òru àánú láti ago
1: mọ́kànlá
0: sí ago méjì òru. Friday àkọ́kọ́ nínú oṣù ìpàdé òru Démiládé tí a mọ̀ sí Crowning Night ó máa ń wáyé láti ago méjìlá sí ago márùn-ún àárọ̀ níbi tí Ọlọ́run ti ń rìn bíi ti ìgbàanì. Ní ọjọ́ Sunday tí ń ṣe ọjọ́ ìsinmi, ìsìn àkọ́kọ́ ní èdè òyìnbó ní agogo méje sí ago mẹ́jọ, ìsìn Yorùbá ní ago mẹ́jọ sí ago mẹ́sàn-án. Fún àdúrà àti ìgbaniníyànjú, ẹ pè sí orí 08037173732 Eddie Alábùkún fún.

0: Clinic at 103.5 FM.
1: Are you ready to be inspired this weekend? Tune in to Gold Ghetto Live, the radio show that celebrates great minds, big dreams, and unstoppable achievers. Join us live on air as we host trailblazers, innovators, and go-getters who have excelled in their chosen careers, sharing their journeys, challenges, and secrets to success. It's not just talk. It's a movement of inspiration. Call in. Ask your questions, share your story, and get fired up to reach your own goals. Day Friday's time, 1:30 p.m. Radio 103.5 FM, your station for inspiration. Because when great minds meet, magic happens. Go get a life. Dare. Dream. Do. Want to be part? Call Chinwe on 0803-6868-295 or John on 0802-7355-649.
2: Èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolówó ọjà yín, iléeṣẹ́ yín, ayẹyẹ ìṣílé tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilẹ̀ wa lédè Yorùbá, ǹjẹ́ ẹ ti gbọ́? Bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́, iléeṣẹ́ yín, ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ láago 12 láti ọjọ́ Monday, ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday. Ẹkúnrẹ́rẹ́ àlàyé ẹ̀kan sí ẹ̀ka ìpolówó ọjà wa. Ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412. A ó máa retí yín o.
3: Ìkìlọ̀ pàtàkì lélẹ́yìí látọ̀dọ̀ àwọn aláṣẹ Federal Radio Corporation of Nigeria FRCN tí gbogbo aráàlú, gbogbo onílé-iṣẹ́ àdáni, gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olùdókòwò láti jìnà kété-kété sí ilẹ̀ ìjọba National Broadcast Academy NBA tó ń bẹ nílùú Ìkẹjà, Federal Radio Corporation of Nigeria ń ṣe kìlọ̀kìlọ̀ torí wípé a wí fún ni kó tó dání agbájakádi ní ilẹ̀ ìjọba tó jẹ́ ti ilé ẹ̀kọ́ National Broadcast Academy tó wà ní Number 1A Adekunle Fajuyi Road Ikeja nipinle Eko ki ise futita be la o ya yan lati lo fun gba kigba o gbogbo enikeni to ba dowopo pelu eyan keyan boya awon agbaleta tabi eyin te fe dokowo kowole lori eji na kete kete si ikilo leleyi latodo awon alase Federal Radio Corporation of Nigeria FRCN pe ile National Broadcast Academy to wa ni number 1A Adekunle Fajuyi Ikeja nipinle Koko si futita tabi fulisi yiyayan eji na kete kete si o keni to gba o so fe ni ti o gbo
4: o de pada o rinle o kile ìdíje eré ìdárayá ọlọ́dọọdún ni ti ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ FRCN ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1103.5 FM gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ìpele àkọ́kọ́ nílé ẹ̀kọ́ secondary JSS jákèjádò ìpínlẹ̀ Èkó tọdún 2026 yìí. Àwọn akẹ́kọ̀ọ́ máa kópa nínú eré ìdárayá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá football, eré sísá lóníruurú athletics àti ìwẹ̀ wíwẹ̀ swimming fún tọkùnrin tóbìnrin wọn. Pápá ìṣeré CMS Drama School ní Bàrígà ló ti máa wáyé. Ife ẹ̀yẹ, ẹ̀bùn owó àti òkìkí tó rinlẹ̀ wà fún ilé ẹ̀kọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tó bá jáwé olúborí. Láti fi orúkọ sílẹ̀, ẹ pé Fẹ́mi Taiwo sórí 08023292640, Lẹ́kan Awolugba sórí 07038998468, Kelechi Bernard sórí 08033506038. Ìdíje eré ìdárayá ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1103.5 FM níbi tí a ti ń ṣàwárí àwọn ògùn ọjọ́ ọ̀la.
5: Gbogbo ọmọ Nàìjíríà. Nigeria. Bí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ṣe ń súnmọ́, ó dájú pé a ó ní àwọn olùdíje tó wù wá láti yàn tó yàtọ̀ síra. A lè ní ẹgbẹ́ òṣèlú tí a ń ṣe àtìlẹ́yìn fún tó yàtọ̀ síra. Ṣùgbọ́n ohun kan ló so gbogbo wa pọ̀. A jẹ́ ọmọ orílẹ̀-èdè Nigeria. Nítorí náà, má ṣe jiyàn nítorí òṣèlú, má ṣe bu ẹnikẹ́ni, má ṣe alẹ̀mọ́ ẹnikẹ́ni, má sì ṣe kọlu ẹnikẹ́ni nítorí ẹni tó fẹ́ dìbò fún yàtọ̀ sí tiẹ̀. Dẹ́kun àti máa tan ìròyìn ẹlẹ́jẹ̀ tàbí àhesọ ọ̀rọ̀ tí a kò fìdí ẹ̀ múlẹ̀ kiri. Ọ̀rọ̀ tá a bá sọ lónìí lè fa ìbẹ̀rù, ìpayà àti ìwà ipá lọ́la. Bákan náà, níbi ìdìbò, dúró sórí ìlà pẹ̀lú sùúrù, tẹ̀lé àwọn òfin àti àlàálẹ̀. Dìbò gẹ́gẹ́ bí ẹ̀rí ọkàn rẹ ṣe tọ́ sọ́nà. Bọ̀wọ̀ fún àwọn olùdìbò tó kù, bọ̀wọ̀ fún àwọn òṣìṣẹ́ elétò ìdìbò, sì jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ wọn bó ti yẹ. Rántí pé ètò ìdìbò kìí ṣe ogun, olùdíje rẹ kìí ṣe ọ̀tá rẹ. Àwọn ìyàtọ̀ wa nínú òṣèlú lásìkò ètò ìdìbò kò gbọdọ̀ di ohun tí yóò sọ wá di ọ̀tá ara wa. Ìdìbò àlàáfíà bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ. Jẹ́ kí ohun wa hàn nínú ìdìbò wa, kí àlàáfíà sì jọba. Ìdìbò wa, àlàáfíà wa, Nàìjíríà wa. Dìbò pẹ̀lú ọgbọ́n, dìbò pẹ̀lú ẹ̀rí ọkàn, dìbò pẹ̀lú àlàáfíà. Nàìjíríà yìí ti gbogbo wa ni o. Ìkéde yìí wá láti ilé iṣẹ́ Radio 103.5 FM.
6: When girls are heard, communities grow stronger.
7: Every girl deserves the chance to speak, to lead, and to shape the future. Radio 1 103.5 FM proudly invites you to the second edition of the International Day of the Girl Child Symposium. Theme: End Child Marriage, Invest in Girls' Rights. Date: Tuesday, October 13, 2026 at 10 a.m. prompt. Venue: Oshodi Solo Legislative Hall. There is a lot to learn. Plus, registered pupils will showcase their talents while entertaining the audience. So, don't miss this inspiring celebration. For participation, sponsorship, and other information, please call Olaomi on 0802-588-7408. 0802-588-7408. Or Yemisi on 0813-524-3587. 0813-524-3587. Be inspired. Be informed. Be part of the conversation. The 2026 International Day of the Girl Child Symposium is proudly brought to you by Radio 1 103.5 FM, your number one news, talk, and sports station.

èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolówó ọjà yín iléeṣẹ́ yín ayẹyẹ ìṣílẹ̀ tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilẹ̀ wa lédè Yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago 12 láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412 a ó máa retí yín o

0: ikilo pataki leleyi latodo awon alase Federal Radio Corporation of Nigeria FRCN ti gbogbo aralu gbogbo nile ise adani gbogbo eyin te je oludokowo lati jinna kete kete ti ile ijoba National Broadcast Academy NBA to nbe nilu Ikeja Federal Radio Corporation of Nigeria n se kilo kilo tori wipe a wi fun ni ko to dani agbaja kadi ni ile ijoba to je ti ile eko National Broadcast Academy to wa ni number 1A Adekunle Fajuyi Road Ikeja ni pinle Eko ki ise futita be la o ya yan lati lo fun gba kigba o gbogbo enikeni to ba dowo po pelu eyan keyan boya awon agbaleta tabi eyin te fe dokowo kowo le lori eji na kete kete si ikilo leleyi latodo awon alase Federal Radio Corporation of Nigeria FRCN pe ile National Broadcast Academy to wa ni number 1A Adekunle Fajuyi Ikeja ni pinle Koko si futita tabi fulisi yiyanyo eji na kete kete si o keni to gba o so fe ni ti o gbo
1: o je pada orinle o kile ìdíje eré ìdárayá ọlọ́dọọdún ni ti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ FRCN ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1103.5 FM gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ìpele àkọ́kọ́ nílé ẹ̀kọ́ secondary JSS jákèjádò ìpínlẹ̀ Èkó tọdún 2026 yìí ó máa láwọn àwọn akẹ́kọ̀ọ́ máa kópa nínú eré ìdárayá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá football eré sísá lónírúurú athletics àti ìwẹ̀ wíwẹ̀ swimming fún tọkùnrin tóbìnrin wọn pápá ìṣeré CMS drama school ní Bàrígà ló ti máa wáyé ife ẹ̀yẹ ẹ̀bùn owó àti òkìkí tó rinlẹ̀ wà fún ilé ẹ̀kọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tó bá jáwé olúborí láti fi orúkọ sílẹ̀ ẹ pé Fẹ́mi Taiwo sórí 08023292640 Lẹ́kan Awolúga sórí 07038998468 Kelechi Bernard sórí 08033506038 Ìdíje eré ìdárayá iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1103.5 FM níbi tí a ti ń ṣàwárí àwọn ògùn ọjọ́ ọ̀la.
2: Nigeria bí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ṣe ń súnmọ́ ó dájú pé a ó ní àwọn olùdíje tó wù wá láti yàn tó yàtọ̀ síra a lè ní ẹgbẹ́ òṣèlú tí a ń ṣe àtìlẹ́yìn fún tó yàtọ̀ síra ṣùgbọ́n ohun kan ló so gbogbo wa pọ̀ a jẹ́ ọmọ orílẹ̀-èdè Nigeria nítorí náà má ṣe jiyàn nítorí òṣèlú má ṣe bu ẹnikẹ́ni má ṣe alẹ̀mọ́ ẹnikẹ́ni má sì ṣe kọlu ẹnikẹ́ni nítorí ẹni tó fẹ́ dìbò fún yàtọ̀ sí tiẹ̀ dẹ́kun àti máa tan ìròyìn ẹlẹ́jẹ̀ tàbí àhesọ ọ̀rọ̀ tí a kò fìdí ẹ̀ múlẹ̀ kiri ọ̀rọ̀ tá a bá sọ lónìí lè fa ìbẹ̀rù ìpayà àti ìwà ipá lọ́la bákan náà níbi ìdìbò dúró sórí ìlà pẹ̀lú sùúrù tẹ̀lé àwọn òfin àti àlàálẹ̀ dìbò gẹ́gẹ́ bí ẹ̀rí ọkàn rẹ ṣe tọ́ sọ́nà bọ̀wọ̀ fún àwọn olùdìbò tó kù bọ̀wọ̀ fún àwọn òṣìṣẹ́ elétò ìdìbò sì jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ wọn bó ti yẹ rántí pé ètò ìdìbò kìí ṣe ogun olùdíje rẹ kìí ṣe ọ̀tá rẹ àwọn ìyàtọ̀ wa nínú òṣèlú lásìkò ètò ìdìbò kò gbọdọ̀ di ohun tí yóò sọ wá di ọ̀tá ara wa ìdìbò àlàáfíà bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ jẹ́ kí ohun wá hàn nínú ìdìbò wa kí àlàáfíà sì jọba ìdìbò wa àlàáfíà wa Nàìjíríà wa dìbò pẹ̀lú ọgbọ́n dìbò pẹ̀lú ẹ̀rí ọkàn dìbò pẹ̀lú àlàáfíà Nàìjíríà yìí ti gbogbo wa ni o ìkéde yìí wá láti ilé iṣẹ́ Radio 103.5 FM.
1: Ó dé padà ó rinlẹ̀ ó kilẹ̀ ìdíje eré ìdárayá ọlọ́dọọdún ni ti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ FRCN ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1103.5 FM gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ìpele àkọ́kọ́ nílé ẹ̀kọ́ secondary JSS jákèjádò ìpínlẹ̀ Èkó tọdún 2026 yìí ó máa láwọn àwọn akẹ́kọ̀ọ́ máa kópa nínú eré ìdárayá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá football eré sísá lónírúurú athletics àti ìwẹ̀ wíwẹ̀ swimming fún tọkùnrin tóbìnrin wọn pápá ìṣeré CMS drama school ní Bàrígà ló ti máa wáyé ife ẹ̀yẹ ẹ̀bùn owó àti òkìkí tó rinlẹ̀ wà fún ilé ẹ̀kọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tó bá jáwé olúborí láti fi orúkọ sílẹ̀ ẹ pé Fẹ́mi Taiwo sórí 08023292640 Lẹ́kan Awolúga sórí 07038998468 Kelechi Bernard sórí 08033506038 Ìdíje eré ìdárayá iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1103.5 FM níbi tí a ti ń ṣàwárí àwọn ògùn ọjọ́ ọ̀la.
3: My name is Doreen from Uganda.
4: Hi, my name is Mimi. I'm from Norway. My name's Jamie Martin, and you are listening to Radio 1.
3: 103.5 FM.
5: News talk and sports radio station.
6: September 2020. Yara mi ninu Oluwa Bible so pe emi o fi e sori o ni seru o tumo si pe wa mu konu meji o le je ori o le je eru mo gba lese loruko Jesu gbogbo iwo to fe di ori mo gba lese loruko Jesu o ma di ori ma jamu ile le o fi aye re sile. No, what is okay? Any baba me, baba me. If you are one, every shall do for me. No, you do to you. I shall know for me. Only I shall do for me. Only I shall do for me. Tony Badura, no. Money, I knew you are your Oga, ikonu meji lo mamu. Bodi ori abiru. You Deuteronomy 28:30 so pe eyin o je ori. Ah, iwo wo lo le shamise. Mo lo ma jemu. Ti Jesu gbe fun mi. Gbogbo iwo to le shamise. Ninu oja to nja. Ninu oko. Ninu ile iwe re. Iwo ma je ori. What is okay?
7: Oh, yeah.
6: Any baba me, baba me.
7: Baba me, baba me.
6: Baja mwira lawa.
7: Baja mwira lawa.
6: Wanwa yame. Oh, yeah, yeah, yeah, yeah, yeah. Anamamo. Baba me. Baja mwira lawa. Wanwa yame. Hey, jaja se uke. Bibeli sekbe. Estere isiri ojure regba. Ese o qualify. Ko ise omo ilu yen. Omo ju ni. Afoso o ma nfoso nile oba ni. Sugba igba to di to nwa iyawo. Anu faisa jade. Ninu osu tutu yi. Iya to ngbo mi o ma nsuku ile oko. Iwo nwa omo origba. Iwo fe gbile origbile. Iwo nwa owo owo ise. Mo ni Olorun oju rere. O wonu aye re. Eye ara mi ninu Oluwa. Ninu Bible, ninu iwe Exodus chapter 2. Ta ba mu lati 2 yen. Die die Moses lo se asise. From chapter 2 Moses made a mistake. He killed an Egyptian and he spared the life of the Israelites. Because of that, Pharaoh had wanted to kill him. So he ran away. He ran to a place called Midian. In that Midian there was a king, there is a priest. You understand? His name was Jethro, and Jethro has 7 sons. Sheri Moses lo se asise sa. Oh, pa omo Egypt of your omo Israel le igba to ri pe Pharaoh gbo o wa sa lo si ilu tan pe Midian ni ilu ye okunrin to wa nbe o ni alufa be o bi omo meje ni ijo to won debe awon omo yen lo pon mi sa igba ti won lo pon mi to ba ka lati 16 kilo wi o oni je alufa Midian ni omo obirin meje won lo pon mi fi omi ya bo awon ero be ni ma
8: awon
6: olusogun to wa won le won kuro nigba na mo se dide mo pe le se loruko Jesu awon mo ye lo pon mi ki ero baba won le mu ko ma ku awon mo ye lo pon mi ewo na ma ku sugbon won ni awon shepherd awon daro daro dide won le won mo se de dide o li awon daran darun danu lenu osu tutu yo ale enu to ma gbeja Kashela ni bi donka yema e ka siwaju igba ti mo se dide o li awon eniyan edanu
7: o si
6: wi pe
7: ara ejipti mi
6: awon awon ejipti la wa
7: olowo awon olusogun
6: o lo gba wa lowo olusogun ton mo pe lase lorugo Jesu eni ma gba lowo iya mo jo wu ari lo su o wu ari lo su yi e ka siwaju ma o ni ara
7: mo se lati ma da okunrin na gbe
6: o wa ba won opon mi
7: o si wi fun awon obirin na
6: pe o wi fun won pe
7: bo ni egbe wa
6: ni bo le ti wa
7: e se ti eyin fi okunrin na sile
6: o wa se ke fi okunrin le e pe eyin ara mi ninu oluwa o ni ibi ko ti won fo nbe ni 18 o ni and they came to the father and he said, how is it that you are so early today? Eh, miss me any 18. Only kilo de ta se tete de e ka itin ma.
7: Nigba ti won si pada.
6: Igba to di odo baba won.
7: Odo baba won.
6: Baba yo ya lenu.
7: Oni.
6: Kilo de tete de. Ta fi tete de. E ya ra mi ninu Oluwa. Tori pe won ran lowo. Won se tete de. O ya baba lenu po tete de. Oga ja barun e lowo o ma tete sorire o nilo iran lowo ko to le tete de kilo le to fi tete de tori won pade mose to ro won lowo ni to ba wa loju kan oga o ma pe no wo re soke eni baba mi baba mi iran lowo lese kese bolu aye me wo ye me e je da se u go aye re gba iran lowo aye re gba anu bi be ni so pe esteri o si ri oju rere ni odo ba ati ni odo gbogbo awon to nba oba se Esther obtained favor from the sight of the king and for those that are with Esther this is favor when you have favor your life will go well nobody succeed without favor ko si eniyan to le dide lala isi iran lowo gbogbo eyan ke eni baba mi baba mi ibo ni ogo mi ha si happy iran lowo wa jade oyoyoyo oluwa wa iran lowo bi asi ogo mi dide e je da se u gbe e tu adura ye gba awon omo yen lo pon mi o se je igba to lo pon mi igba ni mo se de be ki lo pe alanu akoko eni baba mi baba mi alanu akoko wa mi ri lede oyoyoyo masa kadara laba alanu akoko wa mere e je da se u gbe gbadura dada oga Jesu gan won ran lowo igba ti Jesu ma bere o sha eyan mejila awon ye they are the 12 disciples of Jesus to help him, is that not so?
9: Yes,
6: because you can't do it alone.
9: Yes.
6: The other time I spoke about the spirit that will help us, but I'm not in that version today. But today I'm telling you it's necessary to have a helper. He met the man that has a boat, Simon Peter allowed Jesus to use his boat to do what? To preach. Ya Simon Peter gbe oko re kale fun Jesu ko lo lati se waasun leyin igba to se waasun ton igba yen la se buku fun Simon Peter enowo yin soke sa eni baba mi baba mi Alanu ti oni jenje gbese ero se me yo baba mi baba mi Alanu ti oni jenje gbese ro se me o nilu alanu o de nilo woli e bibeli so pe emi oni se nkan ikokokan lalai ma fi won woli iranse mi. The Bible say Amos chapter 3 verse 7, I will not do anything secret unless I reveal it to the prophet. Hello, if you don't know your prophet, you might not know the secret of the battle you are facing. Ti wo ba mo woli o le ma mu asiri ogun to nja e eno wo is okay eni baba
10: Majemu mara nuba.
6: Baro Oluwa. Jade laye mi. Oyoyoyo. Oluwa, jade. Ye Jesus se ugbe. aya re gba anu oro bibeli o ma ndu moyo ni aro ojo keji ni igba ti okuni e ti peja lati ano o ni emi ti pa eja lati ano. The Bible says I have toiled all night long. That's a waste of time, sir. He has toiled all night long. O ti peja lati oru ano di aro ojo keji ko de ri nkoko pa o de ma so fa won mo se o ti fo neje o ti ka o se ko ni yawo ni o ma bo yawo ma bo mo ko si owo sugbo gbogbo edi to ba di odo Jesus sir a ma ri ronlowo gba mo so mu ni ti emi ko ba yun eh o le dide emi gogo lo yun Jesus emi ye ni eyi ni ayofre omo mi e ma gbo ti e eyin ara mi ninu oluwa oni lu agbara emi oni lo lati mo woli woli ni o so epo mu emi kini emi emi isere la soro yi bi o si isere oga o ma wa loju kan bibeli so pe emi ni oluwa eni to ba si a si ninu emi eyin ara mi ninu oluwa ma fi oro emi sere un ti a so fun mi ni pe to se gbo program mi to de le sami to de le so fun awon eniyan ajaga ma ro lo lo ajaga ye tu ka lo ni aro mesio itori e lo se gbo mi mo di di gbadura pe eni ta ba ran mi si ko gbudo gbo mi. I pray to God that if I'm not sent to you, you should not hear me. You are hearing me because I am sent to you. Tori pe aro mesio ni mo pase bo se gbo woli ogun ma rona lo ati ogun abijo ogun ye tuka lori wa aye re dide aye re gbagbara wa ri ogolo wa lo siwaju ogo wonu aye re wa ma ko iwa ni baba gbonu.

0: Nigeria. Bí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ṣe ń súnmọ́, ó dájú pé a ó ní àwọn olùdíje tó wù wá láti yàn tó yàtọ̀ síra. A lè ní ẹgbẹ́ òṣèlú tí a ń ṣe àtìlẹ́yìn fún tó yàtọ̀ síra. Ṣùgbọ́n ohun kan ló so gbogbo wa pọ̀. A jẹ́ ọmọ orílẹ̀-èdè Nigeria. Nítorí náà, má ṣe jiyàn nítorí òṣèlú, má ṣe bu ẹnikẹ́ni, má ṣe alẹ̀mọ́ ẹnikẹ́ni, má sì ṣe kọlu ẹnikẹ́ni nítorí ẹni tó fẹ́ dìbò fún yàtọ̀ sí tiẹ̀. Dẹ́kun àti máa tan ìròyìn ẹlẹ́jẹ̀ tàbí àhesọ ọ̀rọ̀ tí a kò fìdí ẹ̀ múlẹ̀ kiri. Ọ̀rọ̀ tá a bá sọ lónìí lè fa ìbẹ̀rù, ìpayà àti ìwà ipá lọ́la. Bákan náà, níbi ìdìbò, dúró sórí ìlà pẹ̀lú sùúrù, tẹ̀lé àwọn òfin àti àlàálẹ̀. Dìbò gẹ́gẹ́ bí ẹ̀rí ọkàn rẹ ṣe tọ́ sọ́nà. Bọ̀wọ̀ fún àwọn olùdìbò tó kù, bọ̀wọ̀ fún àwọn òṣìṣẹ́ elétò ìdìbò. Sì jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ wọn bó ti yẹ. Rántí pé ètò ìdìbò kìí ṣe ogun, olùdíje rẹ kìí ṣe ọ̀tá rẹ. Àwọn ìyàtọ̀ wa nínú òṣèlú lásìkò ètò ìdìbò kò gbọdọ̀ di ohun tí yóò sọ wá di ọ̀tá ara wa. Ìdìbò àlàáfíà bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ. Jẹ́ kí ohun wa hàn nínú ìdìbò wa. Kí àlàáfíà sì jọba. Ìdìbò wa, àlàáfíà wa, Nàìjíríà wa. Dìbò pẹ̀lú ọgbọ́n, dìbò pẹ̀lú ẹ̀rí ọkàn, dìbò pẹ̀lú àlàáfíà. Nàìjíríà yìí ti gbogbo wa ni o. Ìkéde yìí wá láti ilé iṣẹ́ Radio 103.5 FM.
1: Ìkìlọ̀ pàtàkì lélẹ́yìí látọ̀dọ̀ àwọn aláṣẹ Federal Radio Corporation.

kalẹ̀. Ìròyìn ní ṣókí ló ń dé sétí gbọ́ yín láti ìkànnì rédíò 101.3.5 FM ẹ̀ka rédíò Nàìjíríà ti ìpínlẹ̀ Èkó. Ìròyìn láti ẹnu Eniola Saliu. Ìjọba ìpínlẹ̀ Èkó ti kéde èròǹgbà rẹ̀ láti bẹ̀rẹ̀ àtúnṣe Turnbull Park Parkville tó wà lójú ọ̀nà Gerard ní Ìkòyí bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹrìnlá oṣù yìí lọ. Kọmíṣánà fún ìgbòkègbodò ọkọ̀ ọ̀gbẹ́ni Olúwa Ṣeun Ṣiyẹmí ló sọ eléyìí mímọ̀ níbi ìpàdé àwọn alẹ́nulọ́rọ̀ kan eléyìí tó wáyé ní Banana Island Ìkòyí. Ó ní àwọn ń ṣe àwọn àtúnṣe yìí láti rí dájú pé lílọ bíbọ ọkọ̀ já geere lójú pópó àti láti mú àdínkù bá dídí pa ojú pópó. Ó ní àjọ ọ̀hún yóò ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn olùgbé agbègbè náà láti rí dájú pé àwọn òfin iṣẹ́ náà ṣàkóbá fún àwọn ohun amáyédẹrùn àwọn aráàlú bíi omi, iná ọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bíṣọ́ọ̀bù àgbà fún ìpínlẹ̀ Èkó Most Reverend Adéwálé Martins ti rọ àwọn ọmọ Nàìjíríà láti rí dájú pé wọ́n kópa nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 kí wọ́n sì dáàbò bo ìbò wọn. Bákan náà ló ní ìwà àìkíkópa nínú ìbò dídì jẹ́ èyí tí yóò ṣe àkóbá fún wa, torí eléyìí gan ni yóò fún àwọn tí ò kájú òṣùwọ̀n tó láti borí. Bíṣọ́ọ̀bù Martins ló fi ìpè yìí síta níbi ayẹyẹ kan eléyìí tó wáyé ní ilé ìjọsìn Kátólíìkì tó wà ní Ìkẹjà. Ó fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ kùdìẹ̀kudiẹ wà, ṣùgbọ́n káwọn ọmọ Nàìjíríà má ṣaláìdìbò, torí eléyìí ni yóò fún wọn láǹfààní láti yan ẹni tó wù wọ́n sípò. Bíṣọ́ọ̀bù Martins ní ohun tí kò dùn mọ́ni nínú pátápátá ni bí àwọn ènìyàn ṣe ń sùn kiri orí afárá tàbí lábẹ́ rẹ̀. Ó ní ìṣòro àìrílégbé ló fa tẹlòmíì, yálà àwọn tí láńlọ́ọ̀dù lé nílé tàbí àwọn tí kò rí owó gbalé látàrí bí ọ̀rọ̀ ìlú ṣe rí. Ó ní kìí ṣe gbogbo wọn ni wọ́n mu oògùn olóró. Bíṣọ́ọ̀bù Martins wá rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó àti gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ láti rí dájú pé wọ́n ṣe ẹ̀tọ́ wọn lábẹ́ òfin èyí tó jẹ́ ìbò dídì kí wọ́n lè yan ẹni tó wù wọ́n sípò. Ìròyìn ní ṣókí kò ní jù báyìí lọ láti kọni rédíò 101.3.5 FM. Ẹ ṣeun bẹ́ẹ̀ ti ń tẹ́tí sí wa. Eniola Saliu lorúkọ mi.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá ní dákan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là sátọ̀. Tọ́dọ̀ bá wá kún, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wáyé ti pé tó ta bá bà débi ká sì tọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ níkisi, kójú ó mọ́lẹ̀ rokoso. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá ní dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣúlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá míràn. Àwọn lọ́lọ́wọ́n bá míràn torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan si. Jẹ́ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé. Ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkú.
1: Bàbá Òṣúlá ti àti pariwo lọ́jọ́ tó ti fẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó tàti bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run. Tó ń ṣe àkóbá fojú wa.
2: Tàbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wa ó kílẹ̀.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòrò ojú lè gbà wá.
1: Ní bàbá Òṣúlá ní wí àtẹ̀gbògún tó fi lè kojú ẹ̀.
0: Mo sì jẹ́ gẹlẹ́lẹ̀ ṣùgbọ́n. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-5168 070-38-61-5168. Kó tó di pé òun ó tẹ̀síwájú, ẹ jẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣúlá. Arákùnrin yìí, àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Ẹyin bí kójú ó dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe dégbù òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́. Póun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọ bìkan. Tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó, ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbogbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn. Ó di iléeṣẹ́ Òṣúlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣúlá Aba Eye Solution, ọlọ́wọ́n bá mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó, ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣúlá Aba Eye Solution. Bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà.
3: Olú iléeṣẹ́ wa wà ní ìlú Ìkòròdú. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, ẹ bọ́ọ̀lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú, Lẹ́kọ̀ọ́. Ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Asọ́lọ́ Bus Stop. Ilé epo tó dojúkọ Asọ́lọ́ Bus Stop yẹn. Síìtì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Odò Arawa Street, Nọmba 30. A tún wà ní Ìsàwò ní Abbey Bus Stop. Tẹ́ ẹ bá ti bọ́ọ̀lẹ̀ ńbẹ̀, opposite Abbey Bus Stop yẹn, ẹ ti rí bánà Òṣúlá Aba ńbẹ̀. Ẹ̀yin ti fọ̀, ẹ mọ̀ bá wa pàdé ní First Park Bus Stop. Tẹ́ ẹ bá ti débẹ̀, ẹ ní kí ọlọ́kadà kó máa gbé lọ sí Àbàtà lọ́dọ̀ Òṣúlá Aba. Ẹ̀yin ti ìyànà pájà. À ń bẹ ní nọmba 33 Ọlọ́run Àdàbà Bus Stop ní ẹgbẹ́ Dá Ìdímù Road ní ìyànà pájà ní àdojúkọ Gowan Estate. Emma Bawambe. T. Osodi. Awani. Ladipo Bus Stop. Ni Ikeja Long. Nilepo Majok ni Adoju Kobi Bridge Elese yen Etiri Magnet Plaza Te Bati Debe Ebere Block 125 Etiri Bana Wambe Anifa Isanubao
0: Ekpe Wansori number 091-57-58-9016 091-57-58-9016 Tabi Kepi Wansori 070-38-61-5168 070-38-61-5168 Egbo Iwoto Obati Gbinyaju To Ti Loka Akiri O Ti Logba O Ti Lawo Nipa Oro O Loju De Yi to ti wa fe ma dabi pe o ti nsu wa e o ti dodo eni t'Olorun oba mi fi ran e ti dodo eni to moju le ja re ni o ani se mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gogo awon ti won ti wa sile ise Osula Aba Eye Solution gogo won lori gbala ari daju le yi je o bo si jenu e je nde ka polowo oja na mo nbo o eku ka
4: awon agbabo won so pe igi gogoro magunmi loju atokiri lati nlo amujuto irinrun eda se koko se pataki ki olorun oba ma gba ode osan lowo ku wa wa nba mi e po ti o ba wa nse akiyesi eyi keyi apere aise dede nipa iriran re tete dide fuya ko to preju o se se ku ti nagbara nagboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba tin ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma lodo Osula Herbal otito inu ati iberu olorun ni won fi sise ti won ko rujura
0: iwo ti ri bi oye tabi o ti rukurukuru oju lewo o nta bye bye abi eru oruko to wu ki won le ma pin fun o abi eyin ti le ti fe gba kamu e ba mo gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ti ku o si le jagbado e tete dide nle e ma bo ni le ise Osula Aba Eye Solution baba gangan nbe pelu mi ni le agodo en to ba ya e gbo won o emi so fun yin pe to ba je ti ka soro nipa oju olokiti bi obo won o si nu gbo kokoro ti o si tawo bi alantakun e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mirin mirin lenu won ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to nfa sababi re boya akonarun ni o apoju suga ni o abi arun ibalopo olojo pipe to ti wa dagba to ti di chronic infection to nbeje wo kaakiri ninu ara owo dapa oko ba apa owo dese oko bese o ti gba onu loju elomi o ti je ki ifopa elomi o ga elomi se ni o ma mi gule gule telomi ba rin die won asimi lai moye igba loju ona e wo mo nbo na e je ka fese rajo die e ku kale.

0: eka abo pada ha e wa gbo o gbogbo awa omo ti tawon baba wa npariwo ton npariwo fun wa awon o morina daada awon o morina daada se loju npa ton wa mi poroporo e mo je ko ro won osu ni e mu won wa si le ise osula aba eyin na o ni fa isoloba omo re ni o gbeyin awa na o baba to jiya nitori wa mama to jiya nitori wa won o mo gbodo di tan wole abi looto e ti gbiyanju o e ti sare sotun sare sosi sugbon beyin o ba ti debi ti olohun oba abi o ti de gbiyanju re lade bi igba ti o gbiyanju ni ile ise osula aba isolution ibe ni ke lo o o da mi loju pe te ba debe olohun oba mi o de gbiyanju yin lade won foju won ri na kedere tamo na o fi alaafia lule aye ke eyan o fe jeun kori na ri n to fe je abi ka lejo o wole ka tete meni to wole olohun mo se wa laja wole kabi ta mo wa so pe kabiru ka abo ti kabiru o wole ta wa mewure ewure jade ai loju lo n je ki agbalagba o si ranran laisun toju o ba fo ese oni sina aise dede oju lo me eyan sese ma fowo pa ogiri ko to rin aise dede oju lo mu eniyan jasi koto jasi gegele eniyan tolohun ba mi ba kadara pe anada nu won dopin lori oju won to nyo won lenu lolohun ba mi oke ma n dari lo sile itoju oju osula aba eye solution opo olohun oba mi la won dibun o opo olohun ni won ba duro be sire awon oki n fara pamo je eyan niya lori ododo ni won gbele ise won le lori ta ba n pe won ni sehu ninu alagbo nile yi gausu samani ta wa yi ninu awon ti won sise itoju won to be won to ju be lo se iroyin ile ise osula aba eye solution ko ti de se ti gbo ti yin ni abe mo gbo tantan ti won polongo won lori radio kaakakiri ipo airina kawete wa yi airina ka bible e le ka qurani ko tu le yin wo oju yi o wa njo gegele omo lo sese n fa elomi ni tete ko to le jade so tipe lo ti le ti wa lenu e abo sese bere e dakun e farabale ke gbo number yi eyin e pe number yi o awon lolohun oba miran gege bi olugbala fun gbogbo awon to ba larun oju oya e mo ba iroke eko number un kale bayi 091 57 58 90 16 091 57 58 90 16 tabi ke pe 070 38 61 51 68 070 38 61 51 68 number baba osula no baba osula lo so wipe ti awon ba si nbe laye ta won nbe loke ipe ko seni ti o mo figo soju ko to le di pe yo mo riwe ka tabi ko to te computer e mo figo soju kawe e mo figo soju ka bible ki je ki eniyan mura si ohun to nyo lenu ninu oju e wo ohun to nyo ni lenu ninu oju la ba moju to ka eje a ka figo sile e wo eje n tu baba sile eyin ke wa gbo pere pere oro lenu won oya
1: ẹkú kan.
2: Àbá òkú láti àti pariwo lọ́jọ́ tó ti pẹ́pẹ́ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
3: Wọ́n ti dé o.
2: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
3: gbogbo ènìyàn lọ.
2: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
3: Yálà ó ti pẹ́ tàbó tàti bẹ̀rẹ̀.
2: Ẹ ti náwó náwó, ó ti sun yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
3: A ò mà ní gbà
2: kẹ́mú àbúrú.
3: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run
2: tó ń ṣe àkóbá fojú wa.
3: Àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kó tú wo kílẹ̀.
3: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
2: Ṣé bàbá òṣùlà léwu àti gbogbo tó fi lè kojú ẹ̀?
4: Mo kí gbogbo etí tó ní àǹfààní àti máa gbọ́ mi ní déédéé àkókò yìí. Orúkọ tèmi ni Ọláwálé Osù Ọlálé, aláṣẹ iléeṣẹ́ Òṣùlà Àbà. Iléeṣẹ́ tó jẹ́ pé ìgbáyé gbádùn gbogbo ẹ̀dá ló jẹ wọ́n lógún níbi káfewé àtegbò túìdè dáìdè gbogbo àìsàn ọlọ́jọ́ pípẹ́ àbí èyí tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àìsàn tẹ́lòmíì ti náwó náwó sí tán ti fẹ́ gba kámú tán ti fẹ́ sọ̀rí tínú. Ẹ má ì tí ì jẹ́ ká gba kámú aburú o, adìyẹ tí ò tí ì kú sì le jàgbàdo. Iléeṣẹ́ wa ló ṣe àgbékalẹ̀ egbòogi alágbára bí àrá. Egbòogi oníbẹta 3-in-1 package tó ń ṣe iṣẹ́ fún ìṣòro ojú ọlọ́jọ́ pípẹ́ àti gbogbo àìsàn tó le fa sábàbí rẹ̀. Òṣùlà Eye Solution Powder Plus, Òṣùlà Herbal Bitters, Òṣùlà Antibiotic Powder. Mẹ́tẹ̀ẹ̀ta nìjọba sì ti ṣàyẹ̀wò lórí rẹ̀. Tán sì ti lù lóǹtẹ̀. Wọ́n ti ní NAFDAC number o. Tó bá ń ṣe wá bí ẹni pé ojú wa ń léwó, ó ń tà bàbá, ohun tó súnmọ́ la lè rí, tó bá jìn, a ò lè rí. Ẹ̀yin rí bí ọyẹ́, ṣe lẹ̀yin rí kùrukùru, kò tó lẹ̀yin wò, ó wá ń jọ gegele lójú wa. Ẹ̀yin ò ríran kàǹkan tó bá wẹ́ mọ́, àbí gbogbo nǹkan ń ṣókùnkùn. Ẹ̀yin ò lè wo iná, ẹ̀yin ò lè wo oòrùn. Ṣe ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fà yín ní tẹ̀ẹ̀tẹ́ kẹ́ ẹ tó lè jáde. Ẹ̀yin ò dá ojú ẹni tó ń kí yín mọ̀ mọ́. Gbogbo ayé ti ń fura pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ sí ojú titi wa. Ẹ̀yin ò lè wá mọ́tò lálẹ́ mọ́ nítorí àìríná. Wọ́n ti fẹ́ dá wa dúró lẹ́nu iṣẹ́. Ẹ̀yin wo nǹkan funfun tó lé tóńtó síbi ìríran titi wa. Irú orúkọ wo làwọn olóyìnbó ni wọ́n ti ń bá wa pé n ti ń yọ ìríran tiwa lẹ́nu? Òṣùlà Eye Solution Powder Plus ni egbòogi táwọn ayé tún ń lò tó fi ni lọ́kàn balẹ̀ tó kájú èyíkéyìí ìṣòro tó ń yọ ojú wa lẹ́nu. Iléeṣẹ́ wa làwọn èèyàn ń júwe fáwọn èèyàn wọn tó nípèníjà ojú tán ti náwó náwó tó tó kọ́ pẹ̀tẹ́ ẹ̀sì dànù nítorí rẹ̀ sí. Ẹ má làágùn jìnnà mọ́ o, ẹ yé fowó ṣòfò. Ẹ̀yin ọlọ́gbọ́n dorí ẹja mú èèyàn. Tẹ́ ẹ bá ti ri pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ sí ojú wa tàbí a ní ẹni tó ń ṣẹlẹ̀ sí, iléeṣẹ́ Òṣùlà Herbal ní kẹ́ ẹ mọ́ bọ̀ tààrà. Òṣùlà Eye Solution Powder òun ni gbogbo àwọn tó nípèníjà ojú tún ń lò tán fi ń mórí bọ́ lọ́wọ́ à ń náwó sí wú àtù. Òṣùlà Eye Solution Powder ó mú ojú tó ń sú tó ń rí bí ọyẹ́ àtojú tó ń wò bàìbàì tí kò lè kàwé. Ka Bible mọ́lẹ̀ rekete ni o. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé bẹ́yìn ò báyìí tí ìfìgòsójú, ẹ̀yin ò kí ń rí nǹkan kà. Ìmọ̀ fìgòsójú kàwé. Ka Bible, tẹ fóònù, tẹ kọ̀m̀pútà. Kì í mọ̀ ọ́n jẹ́ kéèyàn ó múra sí n tí ń yọ wọn lẹ́nu nínú ojú o. N tó ń yọ ni lẹ́nu nínú ojú ló sì yẹ ká mójútó o. Kó tó di pọpẹ́. Mélòó mélòó àṣeyọrí tá a ti ní àkàìmọye ìjẹ́rìí níléeṣẹ́ Òṣùlà Herbal. Ṣé ti arábìnrin kan tó jẹ́ pé bí ò báyìí tí ìfìgòsójú kò kí ń rí nǹkan kà tọ́lọ̀ ń lò wá fún fẹ́ sọ ni? Àbí ẹni tó ti ṣe iṣẹ́ abẹ lẹ́ẹ̀kíní tó ti ṣe lẹ́ẹ̀kejì tó jẹ́ pé n tí wọ́n ń torí rẹ̀ ṣe kò kúrò níbẹ̀? Àbí ti arákùnrin kan tó ti lọ sí òkè òkun láti lọ ṣètọ́jú ojú ń bẹ̀ nígbà tó padà dé, ṣe ló tún rí bí ọyẹ́ bí ọyẹ́? Ṣe ló tún rí kùrukùru àfìgbà tó lewé àtegbò? Ilẹ̀ bàbá wa níléeṣẹ́ Òṣùlà Herbal lànà dànù fi dópin lórí ojú wọn o. Òṣùlà Eye Solution Powder ti wa yìí wọn ò kí ń kan sójú o. Ẹnu báyìí lẹ máa lò sí tẹ́ẹ̀sì mọ rí rìsọ́ọ̀tì rẹ̀ nínú ojú wa. Gbogbo ẹ̀yin ọmọ táwọn bàbá wa àti ìyá wa ń pariwo pé àwọn ò mọ̀ rí náà dáadáa, tán ní ṣe ló máa ń dàbí ẹni pé kùrukùru ń bolẹ̀ nínú ojú àwọn, nǹkan kan ń ṣe wẹliwẹli nínú ojú wọn tó dàbí ń pé ìrì ń sẹ̀. Gbogbo nǹkan wa ń jọ funfun funfun lójú grandma grandpa. Bọ́n ṣe ń kọlugbá bẹ́ẹ̀ náà ń kọlàwo nínú ilé. Ẹ má mọ̀ jẹ́ kọ̀rọ̀ wọn ó su wa. Àwọn bàbá àti ìyá tó jìyà nítorí wa ká lè débi gíga, ká lè jẹ́ èèyàn pàtàkì. Wọn ò mọ̀ gbọ́dọ̀ di tá ń wọlé kéèyàn ó fẹ́ jẹun kórìnà rí n tó fẹ́ jẹ. Ká lè jò ó wọlé ká mọ rú àlejò tó jẹ́. Àìṣe déédé ojú ló mú kéèyàn ó ṣẹ̀ṣẹ̀ mọ fọwọ́ pa ògiri kó tó lè rìn. Yorùbá ní ẹyẹ kìí fò, kó forí sọgi bí ẹyẹ tí ò lójúkọ́ o. Gbogbo ẹni tó ń gbọ́ mi, ojú ò ní relédé gbogbo wa o. Àdírẹ́sì wa nìyí o.
5: Olú ilé-iṣẹ́ wa wà ní ìlú Ìkòròdú. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, ẹ bọ́lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú, Lékòó. Ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Asọ́lọ́ Bus Stop. stop ile epo to doju pa solo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 atun wa ni isawo ni abe bus stop te ba ti bo le nbe opposite abe bus stop yen e ti ri bana osula aba nbe eyin ti fo e mo ba wa pade ni first park bus stop te ba ti debe eli ki olokada ko ma gbe lo si abata lodo osula aba eyin ti iyana paja Ambeni number 33 Olohun Adaba bus stop ni Egbeda Idimu Road ni Iyana Paja ni Adojuko Gowan Estate e mo ba wa nbe ti Osodi awa ni Ladipo bus stop ni Ikeja Long nile epo majok ni adojuko bi bridge elese yen e ti ri magnet plaza te ba ti debe e bere block 125 e ti ri bana wa nbe ani faisan lo gba o
1: ero bani soro wa re o whatsapp number wa na si ni 07038615168 07038615168 emule kan si 07038615168
6: Agbagbo won so pe igi guguru magunmi loju atokiri lati nlo amojuto irinrun eda se koko se pataki ki olorun oba ma gba ode osan lowo oku wa wa nba mi epo ti o ba wa nse akiyesi eyi keyi apere aise dede nipa iriran re tete dide fuya ko to peju o se se ko ti nagbara nagboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba tin ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma bo lodo o Osula Herbal otito inu ati iberu olorun ni won fi nsise ti won ko rudura
7: ile ise iwose ibile to bo olorun mi ngba fun lowo lowo ni ile ise Osula Herbal awon ni won se agbekale Osula eye solution powder Osula antibiotic powder Osula Ababitas ko se mo ni ni awon egbogi mete ta won won yi je o 3 in 1 package fun gogo aisan olojo pipe mete ta le ma gba gogo tin je ti tolorun anadanu a dopin ni o Osula Bitas ko se mo ni ni o fun gogo ebi alayo ti ilera ara won to je won logun Osula Bitas lo nfo orun todun todun kuro ninu agu ara a ma si adinku apoju sugar tomode tagba to ba nje todun todun afi kaya ni Osula Bitas ninu o ko ba wa foro n todun todun kuro ninu agu ara wa bisuka ba po lapoju akoba to nse ninu agu ara wa ko kere o a ma si akoba fun oju ki je ke eyan ori na dada boju ba nyo ni lenu te eyan si ni apoju suga afi ka koko toju apoju suga kala afia ko le de ba oju wa ni o apoju suga na lo sokunfa ifunpa giga a si ma sokunfa oju sisu ati airo orunsun a ma ba isan re eyan je a ma je ki ti owo tese o pon pepe eyin ti nto bi e merin e marun lorun kile o to mo Osula Bitas ni ke lo nse le yin mikin ke to le seyo eyin te nse gbonse ko li e omo nre wa tenu tenu omo nre wa tokan tokan irin kekere laarin eyin ti nsimi lai moye igba loju ona e lo Osula Bitas pub omi kan le yin mu iki oda bi meji le fi seyo e pada apoju suga to se akoba fun oju o na lo npa nkan olomokunrin mi ku fi ti o le gberi mo on lo si waju ko to di pe elomi ni stroke a o ni rogun apapo se o ese na tun di jowo lo o te ba ngbo silent killer apoju suga lo nje be o koni mu wa o koni mu awon omo wa o to mo kekere ta bagbalagba tan ba nje todun todun afi kaya ni Osula Bitas ninu le o gbogbo isan ara to ti doku te ba nlo Osula Bitas gbogbo re lo ma bo sipo Osula Bitas oju lowo egbogi ajisanin Osula antibiotic powder on lo sele keta re fun gbogbo eyan to ni chronic infection oju ara yin wa nkan funfun jade wa lati oju ara ti o te wa lorun inu wa nkun gurugbu nkan le mo wa lona ofun o nse bi kapo a o de ripo Osula antibiotic powder lo ni agbara lori ogbologbo chronic infection to ti wo inu eje to ti di kokoro abejeje to mu ki nkan kan ma so kulu kunu kaka kiri ara wa ara nta wa ara nja wa je chronic infection to ti mu kelomi ko sa dede ma ru kan ma gbe gbogbo ayewo lelomi ti se pato to nsele ninu agbo ara won won o mo osula antibiotic powder a ma foro ogbologbo kokoro inu eje to nbeje wo kaka kiri ara to wo dapa to fun apa ni isoro to wo dese to fun ese ni wahala to mu ki gbogbo ara elomi ko ma wuwo lati gbe bara te yun wa be lo nja wa je ara ma ta elomi laifomi atapara osula antibiotic powder ohun lo gbagba agbarun wole o teyin ba nto sere sere gbingbin le yin gbikin ke to le seyo eyo tin yo kin jade dada gbogbo awon agbalagba ti o gbologbo infection to ti so won di eni to ni prostrate ti eyo won o se be jade dada mo toju tun yoru won lenu kokoro inu eje to ti akoba fun oju o na lo sakoba feti o feti elomi o fi gboro mo gbogbo igba ni kokoro n jade lara todo eyin kokoro inu eje olojo pipe to ti fakoba sinu eje to ti fun wa ni ako narun to wo sinu oju to mu koju wa mo su to mu koju wa mo wo bye bye ti ko je kari na dada ba se fe eyin wa nri bi oye eyin wa nri kurukuru eyan to ni soro oju to si ni ako narun be se nse itoju oju be ni ke ma se toju ako narun o be eyan ba ni ako narun lara to lo nse ise abe foju o dabi eni to nge igi lori ti o wu tegbo tegbo ni o on lo ma nsi okunfa ti elomi fi se ise abe lekini ti won fi se lekeji nkan tan tori re se lo ton pada sibe osula aba antibiotic powder lo lagbara lori gbogbo chronic infection ati ogbologbo kokoro inu eje pelu ako narun ta ba nsoro nipa ka fewe ategbo se itoju oju ati gbogbo aisan to le fa sababi re ka wu gbogbo e ti gbongbo ti gbongbo olokiti bi obo osi o ile ise osula aba ohun ni ke ma bo tara iberu olohun la won fi nsise ti won o
8: tun le leyi o lati ile ise osula aba osula bita lo nje bomo kekere tabagbalagba banje ntodun todun afike ya lo ni osula bita ninu le o eyin te fe kara yin to wuwo ko fuye e fe moribo lowo igbanse to le koko to fun ni nitia e ma lo egbogi alagbara bi ara osula bitas gbogbo idoti to ti di sinu isan ara wa ki ko je komi ara ati eje ko rin lo ti bi to nilo eje to wa fa kapa wo ma wuwo kase wo ma wuwo irin die larin awa mi gule gule elome agbese lele se lo dabi pe won te nylon male ati bere ndogun ati naro ndi wahala se lo dabi pe won de block mo elome ni badi osula bita ni ke ma lu e wa gba o akiesi kan patakire te ba ti ra won kan ninu oja tabi ni bikibi ti won gbe sticker sile to npariwo ogun ile ise osula aba awa ko la ran won ni se o
9: eyan legbata te fe ba wa dowo po aye ti sisile lodo wa o lori egbo igi osula bitas e pe wa lati foruko sile a ma so adugo ibi ti e wa gbogbo isan ara to ti duku te ba nlo osula bita gbogbo re lo ma bo sipo o ma nre wa tenu tenu ogbologbo infection to wa ninu eje gbogbo e lo osula bita o fo danu ka wa moribo lowo ara yiyun ara tita nkan to le mo wa lona fun to nse bi kapo ati gbogbo gedege to wa ni kun wa danu osula bita ojulowo egbogi ajisan ni
7: address wa ni yi o
5: olu ile ise wa wa ni ilu Ikorodu nibi gbogbo te ba ti nbo e bo le ni Agric Bus Stop ni ilu Ikorodu Leko number 30 Atunpani Isawo ni Abe Bus Stop te ba ti bo le nbe opposite Abe Bus Stop yen e ti ri bana osula aba nbe eyin ti fo e mo ba wa pade ni First Park Bus Stop te ba ti debe e ni ki olokada ko ma gbe lo si abata lodo osula aba eyin ti iyana paja ambe ni number 33 olohun adaba bus stop ni egbe da idimu road ni iyana paja ni adojuko gowan estate e mo ba wa nbe ti osodi awa ni ladipo bus stop ni ikeja long nile epo majok ni adojuko bi bridge elese yen e ti ri magnet plaza te ba ti debe e bere block 125 e ti ri bana wa nbe ani faisan lo gba
1: o ero bani soro wa re o whatsapp number wa na si ni 07038615168 07038615168 08 61 51 68. Emule kan si 07 08 61 51 68. Oju oni relede gbogbo wa o.
10: Radio 1 103.5 FM.
11: Radio 1
12: Radio 1